0: Nessa de ane nu ka muwa behevi ukinozi isi. Onu kini akida suto. Wanu ukbe na eje ni oyikida re rosi wutore. Nanda chenye be dagbare vi. Ono moto dagbare. Nalowi Fabien Benjamin. Vi ekpeti no mo bebe dagbare vi. Edi uzanani heri. Kukama onayemi masemi ndi dagbare vi esan bainukula suji. Wabuvare kama yo. Made na flowers.
1: Nde wonu ndi nege anyi nti. No na kokanye nke esan binoculars radio uromi. Onye ji akoko wa nke ta bu nwaada chizara. Le mi so akokanye ta. Na akoko nke mbo a na akpo oku maka mgbanwe na eze ajuju na egwuregwu bọọlụ Nigeria. Na akụkọ nke abụọ, Gọvanọ Okpeholo wepụtara ụgbọala 25 maka ibufe ndị otu NYC n'efu. Na akụkọ nke atọ, John bunyere ndị akwụkwọ ohere ikpeazụ ịnabata maọbụ jụ ịnabata oche. Ugbu a, ka anyị leba anya n'akụkọ ndị a n'uju. A na-akpọ oku ka e mee mgbanwe zuru oke n'egwuregwu bọọlụ Naịjirịa n'ihi ọdịda obodo ahụ n'azọmpi mba ụwa na-enweghị ike ịgbanwe ịbanye FIFA World Cup. A na-akpọ oku ka e mee mgbanwe zuru oke n'egwuregwu bọọlụ Naịjirịa n'ihi ọdịda obodo ahụ n'asọmpi mba ụwa na-enweghị ike ịbanye FIFA World Cup. Onye nyocha egwuregwu Maazị Adams Yakubu kwuru na a ga-enyocha ọrụ ọchịchị NFF gara aga nke ọma ma họpụta ndị nwere ahụmịhe na ihe ọmụma n'egwuregwu ka ha dozie bọọlụ Naịjirịa. N'akụkọ nke abụọ, Gọvanọ Edo Steeti Sinetọ Monde Okpeholo ewepụtala ụgbọala 25 iji buru ndị otu NYC Bajbiskrim 2 n'efu site n'ogige ozuzo ọkada gaa ebe ọrụ ha dị n'ime ọchịchị ime obodo 18 nke Edo Steeti. N'ikpeazụ, Jambo agbatịala oge maka ndị akwụkwọ e nyere nabata na agbata 2021 na 2026 ka ha nabata maọbụ jụ ịnabata ha. Oge ikpeazụ ugbu a bụ ụbọchị 13 n'ime ọnwa Septemba n'afọ 2026. Septemba 13 n'ime ọnwa nke Jambu kọwara dịka ohere ikpeazụ maka ndị metụtara ya. Tupu mpịache akụkọ nke a, ngwanụ ka anyị laghachienụ n'okpuru ndị a wụrụ anyị isi akụkọ.
2: Ụdede wuyi ezekwubi ojú ọjọ siri káàkiri gbogbo tẹ ti ń bọ. Èyí ni ilé-iṣẹ́ Eastern Binocular Radio èyí tó kalẹ̀ sí ìlú Ìrọ̀mù. Ìròyìn ló ń dé sí ti gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Wolabi. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè ti lọ bá ìjọba láti ṣe àtúntò tó perégedé lórí ètò ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Edo ti pèsè àwọn ọkọ̀ akérò bọ́ọ̀sì bọ̀gìnì 25 fún àwọn agùnbánirọ̀ láti lè máa gbé wọn lọ sí àwọn ibùdó tí oníkálukú wọn yóò ti sin iṣẹ́ ìsìn ìlú wọn. Àjọ Jambu ti fún àwọn akẹ́kọ̀ọ́ ní orí ọ̀fẹ́ ìkẹyìn láti gbà àbí láti kọ tí wọ́n fún wọn láti wọlé sí ilé-ìwé gíga lórílẹ̀-èdè wa yìí o. Ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ fún àwọn tó ṣe agbátẹrù eré orí ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìjọba láti wá wọ́rọ̀ kọ̀ fi ṣàdá láti ṣe àtúntò tó péye lórí àwọn tí yóò máa darí eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí jẹyọ látàrí ìjákulẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà ní láti lè bá wọn kó

0: n'efu site n'ogige ozuzo ọkada gaa ebe ọrụ ha dị n'ime ọchịchị ime obodo 18 nke Edo State. N'ikpeazụ, Jambo agbatịala oge maka ndị akwụkwọ enyere nabata na agbata 2021 na 2026 ka ha nabata maọbụ jụ ịnabata ha. Oge ikpeazụ ugbu a bụ ụbọchị 13 n'ime ọnwa Septemba n'afọ 2026. Septemba 13 n'ime ọnwa nke Jambo kọwara dịka ohere ikpeazụ maka ndị metụtara ya. Tupu mpịache akụkọ nke a, ngwanụ ka ịlaghachienụ ọkpụrụkpụ ndị a wụrụ anyị isi akụkọ.
1: Ụdede wuzi ezekwubi ụjọ ọjọ siri káàkiri gbogbo tẹ́tí ń bọ̀. Èyí ni ilé-iṣẹ́ Eastern Binacular Radio èyí tó kalẹ̀ sí ìlú Ìrọ̀mù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Wolabi ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè ti lọ bá ìjọba láti ṣe àtúntò tó perégedé lórí ètò ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Edo ti pèsè àwọn ọkọ̀ akérò bọ́ọ̀sì bọ̀gìnì 25 fún àwọn agùnbánirọ̀ láti lè máa gbé wọn lọ sí àwọn ibùdó tí oníkálukú wọn yóò ti sin iṣẹ́ ìsìn ìlú wọn. Àjọ Jambo ti fún àwọn akẹ́kọ̀ọ́ ní orí ọ̀fẹ́ ìkẹyìn láti gbà àbí láti kọ tí wọ́n fún wọn láti wọlé sí ilé-ìwé gíga lórílẹ̀-èdè. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ fún àwọn tó ṣe agbátẹrù eré orí ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìjọba láti wá wọ́rọ̀ kọ̀fíṣà dá láti ṣe àtúntò tó péye lórí àwọn tí yóò máa darí eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí jẹyọ látàrí ìjákulẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà ní láti lè bá wọn kópa nínú ètò eré ìdárayá ti ọdún 2026 tó kọjá lọ, ìyẹn ìdíje kọ́ọ̀pù àgbáyé tí ọdún tó wáyé ní ọdún 2026, tí wọ́n sì tún sọ fún ìjọba àpapọ̀ wípé kí wọ́n ṣe ìwádìí lórí gbogbo àwọn tó ti jẹ́ alákòóso eré ìdárayá orílẹ̀-èdè tẹ́lẹ̀. Ọ̀rọ̀ yìí wáyé látorí gbogbo awuyewuye tó ń wáyé lórí ọ̀rọ̀ eré ìdárayá pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí ẹni tí ó jẹ́ ààrẹ àwọn tó ń bójútó eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Ibrahim Gusau, tó fi ipò rẹ̀ sílẹ̀, tí wọ́n sì sọ wípé kí ìjọba kó ṣe ìwádìí àti pé tí wọ́n bá fẹ́ yan àwọn adarí mìíràn kí wọ́n pàkòyàwó kí wọ́n sì ṣe tó tọ́ àtúntò yẹ, nítorí pé eré bọ́ọ̀lù ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà òun ló ń fún àwọn ènìyàn ní orí ọ̀fẹ́ àti máa tún bọ̀ ṣe kóríyá, nítorí pé òun fáwọn èèyàn nídùnnú pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. Gómìnà ìpínlẹ̀ Edo Sẹ́nitọ́ Ọmọdé Okpebholo ti kó bọ́ọ̀sì akérò bọ̀gìnì 25 fún àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ náà ní èyí tí wọ́n pèsè láti lè ṣe kóríyá fún àwọn agùnbánirọ̀ láti lè máa gbé wọn lọ sí gbogbo ibi tí wọn yóò ti ṣe iṣẹ́ ìsìnrò wọn. Lẹ́yìn ìgbà tí wọ́n parí ètò ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n lọ gbà ní ọ̀kadà

0: ti won fun won lati wole si ile iwe giga lorile ede wa yi o ate ka gbo iroyin na lekun rere ipin ti lo fun awon to se agbateru ile ori idaraya lorile ede Nigeria paapa julo ijoba lati wa waro kofisada lati se atun to pe lori awon ti yo ma dari ere idaraya orilede Nigeria oro ijeyo latari ijakule ti orilede Nigeria ni lati le ba won kopa ninu itore idaraya ti odun 2026 to koja lo ye idije cup agbaye ti odun to waye ni odun 2026 ti won si tun so fun ijoba apapo ni pe ki won se iwadi lori gbogbo awon to ti je alakoso ile idaraya orile ede tele orin waye latori gbogbo awuyewuye to n waye lori oro ile idaraya paapaa julo leyin igba ti eni ti o je ààrẹ àwọn tó ń bójútó eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Ibrahim Gusau tó fi ipò rẹ̀ sílẹ̀ tí wọ́n sì sọ wípé kí ìjọba kó ṣe ìwádìí àti pé tí wọ́n bá fẹ́ yan àwọn adarí mìíràn kí wọ́n pàkòyàwó kí wọ́n sì ṣe tó tọ́ àtúntò tó yẹ nítorí pé eré bọ́ọ̀lù ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà òun ló ń fún àwọn ènìyàn ní orí ọ̀fẹ́ àti máa tún bọ̀ ṣe kóríyá nítorí pé òun ń fáwọn èèyàn ní dùnú pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. Gómìnà ìpínlẹ̀ Edo Sẹ́nitọ́ Ọmọdé Okpebholo ti kó bọ́ọ̀sì akérò bọ̀gìnì 25 fún àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ náà ní èyí tí wọ́n pèsè láti lè ṣe kóríyá fún àwọn agùnbánirọ̀ láti lè máa gbé wọn lọ sí gbogbo ibi tí wọn yóò ti ṣe iṣẹ́ ìsìnrò wọn. Lẹ́yìn ìgbà tí wọ́n parí ètò ìdánilẹ́kọ̀ọ́ èyí tí wọ́n lọ gbà ní ọ̀kadà òun ni wọ́n kó bọ́ọ̀sì náà kalẹ̀ tí yóò sì máa gbé gbogbo kó wá wọn lọ sí gbogbo ìjọba àbílẹ̀ 18 tí ó wà ní ìpínlẹ̀ náà. Àjọ Jambu ti kéde orí ọ̀fẹ́ ìkẹyìn fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti fún ní ààyè láti wọlé sí ilé ẹ̀kọ́ girama pàápàá jùlọ ilé ẹ̀kọ́ yunifásitì orílẹ̀-èdè wa. Àwọn tí wọ́n ti fún ní orí ọ̀fẹ́ látọdún 2021 àti àwọn ti ọdún 2026 ni wọ́n ti fún ní ààyè títí di ọjọ́ ajé oṣù kẹjọ tá a wà yìí láti lè sọ àbí àwọn fẹ́ àbáwọn ò fẹ́ láti gba ìpè náà tí wọ́n tún wá sún ọjọ́ náà di 30 oṣù kẹsàn tó ń bọ̀ ti ọdún yìí láti lè wá sọ bóyá àwọn yóò gba orí ọ̀fẹ́ náà ẹni tí ó jẹ́ olùdarí ìfìdíhẹ́ fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn aráàlú ní àjọ náà ìyẹn Fabian Benjamin ló sọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ abẹ́yẹfo rẹ̀ ìyẹn Twitter wípé bí ọ̀rọ̀ náà ṣe ń lọ nìyí tí ó sì kéde fún gbogbo ayé gbọ́. Èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, also known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates